jáki jádù ní gbogbo bí tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní kutukutu lónìí ọjọ́ Saturday mo ń kí yín tológun tológun mo ń kí yín tẹlẹ́sọ̀ọ́ tẹlẹ́sọ̀ọ́ mo ń kí yín lórúkọ Jésù ẹni tó kú tó sì jíǹde òní ọjọ́ Saturday ọjọ́ kẹẹ̀dógún oṣù ẹlẹ́ẹ̀kẹjọ ọdún 2026 today is 15/08/2026 òní tó lónìí jẹ́ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ wà ní church a mọ̀ sí wà ní church ẹnìkan níbò lẹ ṣe wá dọgbọn jáde adọgbọn sí náà ni òní Saturday aago mẹ́fà sí aago méje la parí prayer ní church ní òní yìí o gbogbo ṣe ń jẹ ti ọlọ́run a sì wà ń bẹ̀ a wà ń wẹ́mà títí dìsín and mo fẹ́ la gbogbo ẹnu lẹ̀ láti sọ fún ọmọdé àtàgbà pé àwọn èèyàn ti jẹ́jẹ́ lọ àwọn èèyàn ti gbàdúà lọ a fẹ́ gbáradì fún ọ̀la tó jẹ́ Sunday Holy Communion Service ìsìn agbára hanhan ni ìbáyìí tá à ń tiẹ̀ fẹ́ ṣe ó yàtọ̀ díẹ̀ ìdí ni pé Holy Communion méjìméjì tá a bá fún àwọn èèyàn gbogbo àwọn tó bá ní mọ̀mọ́ wọn á lọ gbé wọn á fún wọn ní Holy Communion wine yẹn mọ̀mọ́ wọn wà gbàdúà sí màá sọ tí wọn ó fi ṣe nígbà tí wọn bá dé ní ọjọ́ Sunday ó yí ìpàdé àbámi ní o gbogbo ṣe ń jẹ ti ọlọ́run gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ẹnìkan níta ló ń dùn ìpàstọ̀ Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank ti Midiri Market gbági titun ní ìlú Ìbàdàn ẹ wá dìde mọ́ mi ẹ̀yin wà ń lé àwa wà ń church ẹ wá dọ̀bálẹ̀ ń bi pẹpẹ ẹ wá kúnlẹ̀ ẹjẹ́ àjọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ ṣá fóun tó ṣe láti àná Friday títí dé òní Saturday gbogbo lé ẹnjiníà ẹ wo mọ́ mi ẹ̀ kúnlẹ̀ tó bá ṣe pélé lẹwà dádì ẹ dọ̀bálẹ̀ níbi tẹ́ ẹ bá wà ó gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ wà ní church tó ń lọlé jọ a ti fẹ́ẹ̀ parí 7 láparí láàárọ̀ yìí ẹnjiníà ẹ jẹ́ ọmọ ẹ̀kọ́ lálá.

0: mẹ́jọ ń bò lẹ kọ́ lè ń sí gan.
1: Adébáyì.
0: Standard nílé ìlú Òyìnbó náà ṣe rí ni. Nílé UK ṣe mọ̀ ń rí ni. Ilé ìlú Èbó. Ẹ̀wọ̀ bí lè ṣe ń dán, ẹ̀wọ̀ sì ti rú. Abẹ́ Ọlọ́run kó tètè gbé ọ̀gà. Kó o lè ṣe ilé ìfún màmá rẹ̀. Ẹ̀mẹ tó dùn mí fún lónìí. Bàbá wọn ò sí ń bẹ̀. Abẹ́ rí ẹ̀yin bàbá bí wọn bá ṣe kọ́ ti ìyá lọ́tọ̀ kí wọ́n tó kọ́ ti bàbá tàbí kí wọ́n tó jọ mọ́ gbádùn. Abẹ́ ẹ̀wọ̀ bí ṣe ń dán bí ojú aṣẹ́wó. Ẹ̀wọ̀ bẹ̀tú. Èyí dà ẹ̀yin ọmọ yìí Ọlọ́run yóò mọ̀ tọ́jú yín. Ọlọ́run yóò mọ̀ gbé yín ga. Ẹ mọ̀ dé ibi gíga. Fádúró eléyìí tẹ́ ẹ ṣe fún ìyá yín ọmọ mọ̀ tọ́jú ẹ̀yin náà. Ó dà wọ́n tó fi kápọ̀tì sí. Wọ́n ti mọ̀ pé mọ́tò ń bọ̀ lóde wọn ó ṣe yẹn sí. Mọ́tò ti ṣe kíni.
1: Mọ́tò
0: ti kọ́kọ́ ń bẹ ńlẹ̀ tó wẹ.
2: Nígbà tó bá ń dára, Olúwa jẹ́ kí n wà níbẹ̀ o.
3: Ẹ wo ń tọ́ ṣẹlẹ̀. Àṣé gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ jẹ́ abiyamọ, gbogbo ẹ̀yin ìyá tẹ́ ẹ jẹ́ abiyamọ, irúgbìn tí mo fẹ́ kó fílẹ̀ láàárọ̀ yìí, ó ní pé Ọlọ́run fún mi lọ máa láàánú. Tó bá ṣe pé àdúrà sì ń gbà títí dọ̀là, kàn mọ̀ọ́mọ̀ rúbọ̀ yẹn. Gbogbo ẹni tí ń bọ̀ mí láàárọ̀ ní Sátọ̀dé, ẹ wo ohun táwọn ọmọ ṣe fún ìyá tiwọn, ìyá tó bí ọmọ aláàánú. Gbogbo ẹ̀yin abiyamọ, àfitẹ́ bá sàbíamọ, ṣé ẹ sì mọ̀ pé abiyamọ kì í ṣe ọkùnrin nìkan, kì í sóbìnrin nìkan. Ẹ ra àwọn ọkùnrin abiyamọ, ẹ rí bí wọn ṣe máa fún irúgbìn. Ọlọ́run fún mi ní ọmọ aláàánú. Ọrẹ tó fẹ́ fílẹ̀ láàárọ̀ ènìyàn. Mọ̀mọ́ ẹni tí ọba bí máa láàánú ojú ìyàrá rẹ̀ kò bí ìrànlọ́wọ́, kò bí ọmọ ìrànlọ́wọ́ nìyẹn. Àti ìdámẹ́wàá àti ọrẹ bí gbogbo àwọn ìyá kan ò ṣe bẹ́ẹ̀ máa rí ìyá 50 tí ó fi 1,000 tí wọ́n mọ̀ tọrọ. Ọlọ́run fún mi lọ mọ láàánú. Ẹnìkan ní ọrẹ ara wọn 50 Ọlọ́run ara wọn 50 tí wọ́n sàn ìdámẹ́wàá tá a fi ṣe prógíráàmù tọ̀la irúgbìn ọrẹ 1,000 ọrẹ 2,000 fún mi lọ mọ láàánú. Account number church ni 2017 42 90 47 Comfort Life Mission International First Bank. Bíyìn ọba wọlé lo eléyìí 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Ó ní bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ sì gbọ́rọ̀ ẹ ó jèrè ilẹ̀ náà. Kí n tó máa lọ ẹ jẹ́ fún yín lẹ́sẹ̀ bíbélì tá a kà o. Ẹ jẹ́ àka ìwé Mark tán lónìí o. Mark chapter 11 títí wọ 16 òun ò lè pé 10 ìmí ọmọ pé 10 ìmí ò ní pé 10 lágbára Ọlọ́run ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀. 11 títí wọ 16 ìwé Mark St. Mark. Without wasting time ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí dá. Ọya gbé ọwọ́ lé ìdodo rẹ̀. Báyìí ló ní wá wí. Mo dànù pọ̀ mọ́ ìrìn àjò ẹ̀. Gbogbo faces of life kànú ọmọ bọ̀ ọ̀run. In Jesus name. Happy birthday, long life and prosperity. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe marry tẹ́ ẹ̀ ń mark wedding anniversary yín. Ìrìn àjò yín kọ́ yá. Ilé yín ò ní dàrú. In Jesus name. Ẹ wo ẹnìkan ní pastor mo ní testimony. Ní agbára ẹni tó la yé àtọ̀run o lè lo nọ́mbà ẹ̀ 080-81-65-66 ẹ send the message yìí ire àtànú kọ bá yín. You are blessed. It is well with you.
4: Hi, welcome to my Facebook. Make sure you hit the like button. Share it with your friends everywhere. Contemplate my faith.